lórí dọ̀balẹ̀ lèmi ọmọ yàbùrọ̀ ìyẹn rẹ̀ mọ̀ mọ́ aṣíjú mọ́ fi ń kí gbogbo àwọn ọmọ ẹ̀ka ẹ̀rọ ìjíire jákè ìjálẹ̀ gbogbo ilẹ̀ àgbáyé pátápátá pé a kú jíjíire ọkọ̀ ìjọba òníṣà ẹnìkọ̀ọ̀kan wa lẹ́sẹ̀ àdélé bá rí àrìnàkórè àtàjèrè fún gbogbo àwọn ọlọ́jà ní ọjọ́ ìtẹ̀ní ọjọ́ ìní ti ń sọjọ́ ajé ojúmọ́ kọkànléní ọgbọ̀n oṣù kẹjọ ọdún ta mọ̀ sí oṣù ogún ọdún ẹgbà ó lé mẹ́rìndínlọ́gbọ̀n mọ kí n pé ẹ kú dédé wo yìí ẹ wá bá wa lọ lórí àwọn ìlànà àkọlé àwọn ìròyìn tó ń lọ láti inú ìwé àwọn ìròyìn láòsì wa kọ́kọ́ bẹ̀rẹ̀ pẹ̀lú ìwé ìròyìn ta mọ̀ sí la nation tó wá sí àlàyé lórí omíyalé ní sẹ̀mẹ̀pójì tó jẹ́ pé ipò yìí ta mọ̀ sí plage ó jẹ́ àmì pàtàkì kan tí ó bẹ̀rẹ̀ sí tẹ̀síwájú gidigidi ìwé ìròyìn kan ń ṣe àlàyé lórí ìgbìmọ̀ àjọ ta mọ̀ sí cst ìpínlẹ̀ àtàkùrà tí a ti fi lélẹ̀ ǹjẹ́ àwọn ilé iṣẹ́ ti ń wà lọ́dẹ̀dẹ̀ àwọn ará ìlú ìwé ìròyìn ta mọ̀ sí le potentiel ṣe àlàyé lórí ìdarí àwọn oúnjẹ tá ń fún àwọn ọmọ ní orílẹ̀-èdè benin lẹ́yìn àwọn àṣìṣe àjọ ta mọ̀ sí anan ti ń ṣàtúnṣe lórí àwọn ipò yìí ṣùgbọ́n ó kun ìyára sọ̀rọ̀ lórí ìdarí ẹ̀rọ tuntun tá a gbé dé ta mọ̀ sí er ti ilẹ̀ áfíríkà ilẹ̀ benin ti bọ́ sí gbangba ilé ijó ti agbègbè ìwé ìròyìn ta mọ̀ sí l'informateur òun náà wá sọ̀rọ̀ lórí èyí tí a mọ̀ sí intelligence artificiel eléyìí ti ń fẹsẹ̀gúnlẹ̀ dandan ní orílẹ̀-èdè benin láàrin àwọn olùdarí ilẹ̀ áfíríkà ìwé ìròyìn kan ń ṣe àlàyé pé ìwọlé ọdún ẹgbà ó lé mẹ́rìndínlọ́gbọ̀n fi lọ ní ọdún ẹgbà ó lé mẹ́tàdínlọ́gbọ̀n èyí tí a mọ̀ sí er yóò bọ́ sí ètò ẹ̀kọ́ ní orílẹ̀-èdè wa ìwé ìròyìn ta mọ̀ sí liberation òun sọ̀rọ̀ lórí ọgọ́rùn-ún ọjọ́ lórí àlééfà tí ẹni wa wọ́n jùlọ ta mọ̀ sí romi adiwada yìí wọ́n yìí ni àwọn ipa àkọ́kọ́ nínú ìdarí oyè tuntun ìwé ìròyìn ta mọ̀ sí dynamic info ṣe àlàyé lórí ìfètò sí àwùjọ àwọn tí wọ́n ń ṣe àwọn adáhunṣe ta mọ̀ sí bòkọ̀nà èyí jẹ́ ohun ńlá kan tó ti ń fàyìn láti àsìkò mélòó kan lọ tí yóò wá sí ìmúṣẹ gbogbo ẹ̀yin olùgbọ́mi ọ̀wọ́n jùlọ láti lọ síbi ìparí àwọn ìlànà àkọlé àwọn ìwé ìròyìn ìtọ́jọ́ ìtẹ̀ní ni mo láti fi tó wa ní etí pẹ̀lú ìwé ìròyìn ta mọ̀ sí martin libre tó ń wá ṣe àlàyé lórí ọ̀rọ̀ ẹni wọn ọ̀wọ́n jùlọ ta mọ̀ sí luke nyakaja pé kí a má ba jẹ́ kí ohun tí a gbé dé ta mọ̀ sí intelligence artificiel jẹ́ kí a gbàgbé èyí tó jẹ́ tiwa wọ́n sì ní àwọn ìlànà àkọlé àwọn ìwé ìròyìn ìtọ́jọ́ ìtẹ̀ní tí mo láǹfààní láti fi tó wa ní etí pẹ̀lú ọmọ yóò ọ̀wọ́n jùlọ ta mọ̀ sí michel dosumu aremu ọmọ aṣẹ́jú mo dágbére fún wa pé ó dìgbà díẹ̀ ìbẹ̀rẹ̀ ọ̀sẹ̀ yìí ayọ̀ ìdùnnú ìgbéga àti àlàáfíà ní kọ́ jẹ́ fún gbogbo wa pátápátá o.

ẹṣeun ẹ ká san gbogbo ẹyin tí ẹ ń gbọ́ wa lórí tòní ọjọ́ ìní ọjọ́ ìní tí ń se ọjọ́ ajé ojúmọ́ kọkànléní ọgbọ̀n oṣù kẹjọ ọdún tamọ̀ sí oṣù ogun ọdún ẹgbàá ò lé mẹ́rìndínlẹ́ni ọgbọ̀n wọn kí n pé ẹ kú déédéé wò yìí ẹ wá kú gẹ́gẹ́ bí ọjọ́ ṣe rí aago mẹ́tàdínkù ìṣẹ́jú mẹ́rìnlá ní ojúlẹ̀ṣẹ̀ wa ọmọ yín àbúrò yín tamọ̀ sí michelle dosunmu ní orúkọ mi alàgbà tamọ̀ sí christian avocetien àwọn ni wọ́n bẹ ní orí ẹ̀rọ fún wa àwọn ìlànà àwọn ìròyìn mi ló kan ìtumọ̀ láǹfààní láti ibi tó wà ní etí ní àsìkò yìí ni àwọn wọ̀nyí jẹ́ ọ̀kan lárin àwọn olùkọ́ kan ṣàṣìṣe lọ́dẹ̀dẹ̀ ọmọ ojúlé ẹ̀kọ́ rẹ̀ tí wọ́n fi dájọ́ fún tí ò gbé nílé ẹ̀wọ̀n ǹjẹ́ a ó ṣe àlàyé nípa rẹ̀ àwọn ipò ìta àwọn ìwé pẹ̀lú ọ̀pá ìkọ̀wé fún àwọn ọmọ fún ètò ìwọ̀lé wọn ni wọn ò rí àwọn èrò láti wá rajà a ó ṣàlàyé bákan náà lórí ohun yìí àwọn ojúlé ẹ̀kọ́ mìíràn nínú àwọn ojúlé ẹ̀kọ́ gíga tí wọ́n ti gba àlejò àwọn ọmọ ojúlé ẹ̀kọ́ tuntun ọ̀pọ̀ lárin wọn ni wọn ti rí àwọn ìwé tí ìjọba láti fi ránṣẹ́ sí wọn àfi àwọn tí wọ́n yè a ó ṣàlàyé bákan náà lórí ohun yìí ilé ajẹ́lẹ̀ ìlú paraku ti ń ṣe ìlérí àtitún àwọn ilé àwọn iná ayéhùn tí a mọ̀ sí lampadẹ ìṣe nílùú paraku jẹ́ a ó ṣàlàyé lẹ́kàn sí èyí ti ń ṣe ọgọ́rùn-ún ọjọ́ tí ẹni wa òun jùlọ ti ń ṣe ààrẹ lọ́dẹ̀ wa rumi aniwada ti ṣe lórí àlífà àwọn mélòó kan àwọn sọ̀rọ̀ sí tí a gbọ́ ní àsìkò yìí wọ́n yìí ni àwọn ìlànà àwọn ìròyìn tá a fẹ́ lọ nípa rẹ̀ ẹ bá wa lọ ó ti yá o.

0: Rama fɔlɔ gase gamɛ dɔ yɛ bi ku dɔ nin kuwe a tɔmɔ ko miyɛri diɲɔ hansina bi ku mɛ o hansina de tɛ ka ɲi wana tan o hansina lɛmɛ ewo ala don hɔtɔ don ko ne bɛ dabɔ yɛrɛ ni hɔtɔ hɔtɔ don alama yi mɛ
1: hɔtɔ kɔ fɔ n kana don hɔtɔ la kɔ mɛ a bɛ wana hansina lɛ bi
0: Xɔfɔ eyo n bɛ ba ni gɔmɔ xɔxɔ mɛ diɲɔ bɔn mi ka ɲi ko bɛ pɛfi mi tɛ laba yede do yɛrɛ tɛ tiɲɛ ne y'an to ne gbɔn.
1: Ee o fɛn de gbɛ lɛ o pɛfi n'i ma ta pɛfi fa. Ee o n'i lɛ pɛfi yɔ. E mɔ pɛfi tɛ o di yɔ bɔn n tɛn so tɛn bolo e y'a bolo e y'a bolo o yɛrɛ nɔ mɛ e dun yi wa n yɛrɛ ba ta. Mɛ ala ka jo ma tɔn tɔn wa n'o ye mana wa ayi o jo jɔ e ni mo pase kun sɔn.
0: Le e fɛ gbɛɛ ne.
1: Ne tɔn dɛ. Kulẹ̀fọ́ wùjì jọ kòrò bẹ̀mẹ̀ sí Bravoya. Kò ń tẹ̀jú mi bọ̀ nà bí ọmọ àwùjẹ rẹ̀. Àzọ̀ hatọ́ yìí, akẹ́ni tẹ̀ tán rẹ̀ ti hàn rọ̀. Màwo àjàrún ní àfẹ́dò ní bẹ̀rẹ̀ jì. Kí ni kòbí tó ti rò ó tó rí ní wíga ẹ̀yẹmẹ̀ rẹ̀. Kò fi fa àmàwùtàn nànà ní wọ́n rìn. Ṣé à yìí kó hàn mọ́ mẹ́jẹ ni? Mi fẹ́ kóná. Ṣá rádìó fún akẹ́ni tẹ̀ ẹsẹ̀ mọ́. Sọ́nà fi hàn mí mẹ́.
2: Daika hong wezi zama ton
3: mache kendo mitole azoma.